ẹkọ ọmọ wa lọwọ akọsẹun n'ayé bí ọmọ o akọsẹun náà lẹkọ ọmọ pọmọ kò jiná lọwọ yẹ kó ní tìrẹ pọmọ sẹjiná lọwọ yẹ ẹbẹ kó ní ó wá ọmọ yé kọ gbalẹ ọmọ yé kò kí bàbá gbọmọ sí jákòtú wo kò ṣe ọmọ lọ ilé ìwé kò fojúmọ ẹkọ ìwé ẹgbó dédé àti rìn káyé ni ó dúlé fún ní ọdọ lọmọ wọn ẹjọ lókì wọn ń dọlá yà ń dọlọmọ lọ ṣẹṣẹ yàn án wà lọwọ àkọsẹ ńlá ẹbí wọn ló àbẹyàn ló mú ké bọmú yàn gbó lẹkọ rere àtòrí ké àtúgbò èyí wà kọsán ọmọ ní dígí yà àkọsẹ gbólóde o. Ẹ̀kọ́ ọmọ wa lọ́wọ́ àkọsẹ yìí.